0: States of America. This is WRMI, Okeechobee, Florida. Radio Miami International. You can find out more about WRMI at our website, WRMI.net. That's WRMI.net. Visit our website and share your QSL reports. This is WRMI, Okeechobee, Florida.
1: Ile-iṣẹ́ Ìgbóhùnsáfẹ́fẹ́ ti Democratic Republic of the Yoruba, DRY. A ṣe ìfitónilétí yìí fún gbogbo ará ìlú ní Democratic Republic of the Yoruba, pàápàá jùlọ àwọn ọmọ ìbílẹ̀ Yoruba ti Democratic Republic of the Yoruba, IYP of DRY, pé Democratic Republic of the Yoruba, DRY, ètò àkóso tó dádúró fúnra rẹ̀ ni. Agbègbè ìṣàkóso tó dádúró fúnra rẹ̀ ni. Orílẹ̀-èdè tó dádúró fúnra rẹ̀ ni. Kìí sì ń ṣe ara ètò àwọn amúnisìn, ètò ìdánilójúrú, ètò àìbófinmu tí wọ́n pè ní Nàìjíríà. Àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá pẹ̀lú ilẹ̀ aṣàkóso ara ẹni tiwa, Democratic Republic of the Yoruba, a ti jáde kúrò nínú Nàìjíríà. A ṣe èyí ní ogúnjọ́ oṣù Bélú 2022 nípasẹ̀ ìkéde òmìnira tí à ń pè ní kíkéde òmìnira ara ẹni, Unilateral Declaration of Independence, UDI. Bẹ́ẹ̀ náà ni a sì ṣe ìpolongo ètò ìṣàkóso ara ẹni ti Democratic Republic of the Yoruba wa yìí náà ní ọjọ́ 12 oṣù Igbe 2024. Àwọn ìpínlẹ̀ Democratic Republic of the Yoruba, DRY, níwọ̀nyí: ìpínlẹ̀ Ọ̀rọ̀lẹ̀, èyí tí a mọ̀ tẹ́lẹ̀ sí ìpínlẹ̀ Èkìtì. Olú ìlú ìpínlẹ̀ náà ni Ìkẹ́rẹ́. Ìpínlẹ̀ Ìdànrè, èyí tí a mọ̀ tẹ́lẹ̀ sí ìpínlẹ̀ Òǹdó. Olú ìlú ibẹ̀ ni Òǹdó. Ìpínlẹ̀ Ìrágbìjì, èyí tí a mọ̀ tẹ́lẹ̀ sí ìpínlẹ̀ Ọ̀ṣun. Olú ìlú ni Ìrágbìjì. Ìpínlẹ̀ Ìbàdàn, èyí tí a mọ̀ tẹ́lẹ̀ sí ìpínlẹ̀ Ọ̀yọ́. Olú ìlú ni Ìbàdàn, èyí tí ó sì tún jẹ́ olú ìlú gbogbo Democratic Republic of the Yoruba bákan náà. Ìpínlẹ̀ Èkó, tí a mọ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí Lagos State. Olú ìlú ibẹ̀ ni Ìkẹjà. Ìpínlẹ̀ Olúmọ, èyí tí a mọ̀ tẹ́lẹ̀ sí ìpínlẹ̀ Ògùn. Olú ìlú ìpínlẹ̀ náà ni Abéòkúta. Ìpínlẹ̀ Àtúnbí Ògo Ọ̀yọ́, èyí tí a mọ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ìpínlẹ̀ Kwara, apá kan ìpínlẹ̀ Kogi àti títí tó fi dé Odò Ọya, River Niger. Olú ìlú ìpínlẹ̀ náà ni Ìjẹ̀bà. Gbogbo ohun tí ó so wá papọ̀ pẹ̀lú Federal Republic of Nigeria ti parẹ́ pátápátá. Ó ti di òfo, kò sí mọ́. Ìbáà ṣe nínú ètò ìṣèlú wọn ni, tàbí ọrọ̀ ajé wọn, tàbí ohunkóhun yóò wù kó jẹ́. Gbogbo ibodè wa, àwọn àgọ́ ọlọ́pàá àti tológun tó wà lórí ilẹ̀ wa, àwọn bárékè pápákọ̀ òfurufú, èbúté ọkọ̀ ojú omi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, gbogbo wọn pátá ni kí ó wà ní ìkáwọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò ọmọ ìbílẹ̀ Yorùbá, Indigenous Yoruba People Homeland Security Team, tí ó bá ní ohun tó nílò àmójútó ní pàjáwìrì. Ẹ pé èyíkéyìí nínú àwọn nọ́mbà WhatsApp wọ̀nyí: +1 916 512 5656, +1 336 988 3842, +1 682 248 5344. +2 765 667 6404 +44 744 041 8614 tabi +44 783 085 6965 ki gbogbo ara ilu ni Democratic Republic of the Yoruba DRY o se akiyesi yi wipe e o si ni agbegbe Nigeria mo ori ile Democratic Republic of the Yoruba lewa awon ajoji ni orile ede wa Democratic Republic of the Yoruba ke ri daju wipe e o se ohunkohun to ba lodi si Democratic Republic of the Yoruba gege bi orile ede to daduro pelu ase isakoso ti ara re gbogbo omo ibile Yoruba Indigenous Yoruba People IYP ke ri daju pe e se idabobo fun ase isakoso ara eni Democratic Republic of the Yoruba sovereignty ke le ota jina ke si gbe Democratic Republic of the Yoruba laruge be na ni ki e se idabobo itosona imole divine blueprint ti Olodumare gbe kale fun awon omo ibile Yoruba ti Democratic Republic of the Yoruba olori gbogbo omo ibile Yoruba ti Democratic Republic of the Yoruba ti o si je eni ti Olodumare gbe itosona imole divine blueprint fun omo ibile Yoruba ti Democratic Republic of the Yoruba si ikawo won awon ni Ololajulo Modupe Onitiri Abiola Moa.

Otu fe se eh noti abi announcement fun gbogbo IYP pata pata to wa ni barrack to wa ni ori igun merin in the IYP to nje Democratic Republic of Yoruba bye dear wife gbogbo yin pata te wa nbe mo si sorry e ko Rangers team uti so ga ko so mose tori imo ati ise te mo structure te mo amunisin lo gbe kale e se ma go to eti olohun gbe kale ni e se ma go through any but en kon te ti se ma wa recognize bi en to ti kawe to ni certificate ni ko wulo ko se nkan but o ma wa nkan to imo yen ma wa recognize based on the test e ba se so gbogbo eyin IYP to wa ninu gbogbo barracks mo tun so mo so tele dada o e ko ra injo asti te ba gbo pe IYPST jade e take over gbogbo barracks yen as a team ki se pe emi alani emi kini kan ero o emi lo ga won emi ko se ni titi n ba wa won ni da ti so e ma ri leader nbe laarin everybody e mo pe eleyi oga ni won ni da ti so o da le joga ninu nkan bayi imi le joga ninu nkan bayi gbogbo team yen ma mo e ma mo laarin ara yin ton ba debe ta ba de odo team yin sin pe ta le na le mu lasoju nbi fun ara yin gbogbo yin le ma so pe lagbaja ni ton ba te n sise gbogbo yin jo n sise po ni o gbogbo yin jo n sise po jo n se ogbe sugbon Ọlọ́run ọba bó ṣe ń ṣe ìyanu ẹ nìyẹn ẹn tó jẹ́ lídà láàrin gbogbo yín mọ́ ó máa mú jọ jáde ńbẹ̀ so by the time tá a bá dé pé ta ni lídà yín bí fúnra ara yín lẹ máa sọ kìí ṣe póun ló máa sọ pé èmi àlàní nì èmi àkànní nì tí ìmẹ̀ yín lẹ máa sọ pé àlàní ni lídà wà bẹ́ẹ̀ yẹn ibi tẹ́ ti mọ̀ pé yes àwọn ti mọ́lẹ̀ lélẹ̀yìí ètò ẹ bá ti tó bẹ́ síwájú irọ́ ni irọ́ ló pa kìí ṣe òun ni leader àníyàn ò mọ ó ń parọ́ lọ́wọ́ ni bọ̀ tẹ́ ẹ bá dé àárín wọn fúnra ara team yẹn ló máa sọ wípé leader wa leléyìí ṣùgbọ́n ọlọ́run ti fàmì yẹn sí lára ó dẹ̀ ìhùwẹ́ ó ṣèṣe ẹ̀ lórí òtítọ́ àti òdodo bó ṣe wà nìyẹn ẹ tẹ́ kó bá gbogbo barracks tí orúkọ tóun kò máa jẹ́ police barrack air force barrack navy naval barrack orúkọ oríṣiríṣi tẹ́ ń sọ military barracks orúkọ whatever it is ní igun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ IYP ni o tó ń jẹ́ DIY ẹ take over àwa la ní ó wà lákọọ́lẹ̀ ó wà ní àkọọ́lẹ̀ fún government not a nation láti ìgbà tó ti lọ sìn Buhari ni o ẹni tó wà ń bẹ́ẹ̀ sìn bàbá pbat àbí tó bá fẹ́ parọ́ òun náà ní àkọọ́lẹ̀ ó wà lọ́wọ́ ẹ̀ ṣe gbogbo pátá tó jẹ́ ti IYP àwa la ní lórí ilẹ̀ wa o kan sọ fún gbogbo àwọn tó wà ń bẹ̀ kó má bàa di wàhálà o pé IYP ló ní o so ẹ̀yin IYP tẹ wà ń bẹ̀ ẹ take over mo gbọ́ pé àwọn ibo míì àwọn Fulani ló pọ̀ jù ńbẹ̀ àwọn náà ń ṣe bó ṣe wọn ẹ jẹ́ kó yé wọn fún Fulani ò ní fẹ́ wàhálà bẹ́ẹ̀ ni mo sọ fún yín wọ́n gbọ́n bẹ ṣe rí yẹn tán bá ti rí pé ìlú ti pààrọ̀ wọ́n rí pé rádaràda táwọn ṣe kò sọ́nà mọ́ wọ́n máa tètè ń yọwọ́ wọ́n máa tètè ń yọwọ́ wọn sábà lagi tẹ bá rí wọn tán lagidi àwọn ìran kan ló ń tì wọ́n lẹ́yìn ló ń parọ́ fún wọn amúnisìn tó dàdí parọ́ fún wọn ti rí pé òótọ́ ti dé so àwọn tó wà nínú amúnisìn kí nínú ilé àwọn náà lè tún máa parọ́ fún wọn Fulani ò ń ṣe bẹ́ẹ̀ tán bá ti rí pé ó ti kọjá bẹ́ẹ̀ wọ́n máa káwó sókè ni ẹ ti ẹ̀ ní rí wọn tòsí ẹ ní rí wọn o so ẹ̀yin tẹ bá rò pé ẹ lè máa kì wọ́n lẹ́yìn pé ẹ kàn máa kàn ṣe bó ṣe wù wọ́n àjẹ́ pẹ́jọ fẹ́ parun àkóbá tẹ fẹ́ ṣe gbogbo ìran Fulani lágbàáyé ló máa fẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún yín torí ìran Yorùbá ń ṣe ti ẹnikẹ́ni lè dojúkọ kò bá jẹ́ ẹyin mẹ́rin lẹ́wà ń bára kí yẹn kò bá jẹ́ ẹwọ ẹyọ kan tó jẹ́ IYPS tó jẹ́ IYP bóyá ìwọ ló ní bẹ̀ ìgbà time tá a bá máa fi débẹ̀ má jẹ́ abẹ́ ọlọ́dọ̀ ọ̀ta o gbogbo bẹ̀ la máa dé torí gbogbo nǹkan yẹn àwa la ní territories within our territories ló wà so ẹ dúró déédé
ko so re tan kukun se fun yin bi te wa nsin abore wo le ngba nbe se won ri won ri fi yin ro abe lo na fun yin lowo osu itoju wo le rin gba ti won kan ba sele si kan nu ki na se fun dile yin se won ran ti yin pe e duro fun lu abi de ko ton ma fi na won ran ti idile yin awon ma so amo yin won yawo yin didakuda ma so dile yin didakuda lenu pe yin so pe fi ara yin le lati sin ilu lori ro ta mo fun yin itolorun wa se to ti gbede to ni rere ni fun gbogbo IYP ati gbogbo en to ba tun gbe ori ile IYP lori otito ati ododo so ki ma ki le ma lo se yin te fe parapo mota ibi ta de de iko si nkan te le mo se ida wa pelu awa tolorun wa leyin wa abolo wa pelu oto ta de ma parun gbogbo ona parun pata lọlọrun ma fi pa won run tora wa lani le wa ọlọrun lo se fun wa gbogbo tọlọrun de se n dada o ti dide lati se atileyin fun wa gbogbo pata in heaven on earth under in the earth won ti dide lati se atileyin fun wa to ran ri pe ori oto ni won de ri pe ki se pe ala fe ba ni keni ja ba fe be ni keni ja gun won ri gbogbo aye lori bo ti pe a ma wa gba eyan la ni gba ma fo bolo mi ni a ni gba won de ni yoba ni kini kan ala ijo kan na na sala bi e je ma binu mo fe ha de yoba eni o but mo sha mo pe ijo ti won ba ti so pe enough is enough ijo e na ni ko si mo se ti ranu mo so eyan YP te wa ni gbogbo barracks pata pata ati gbogbo borders e take over be ta e ba ti gbo pe IYPSC jade e ma to gbo e take over be so ta ba ri ibi ton tin sire e pe Black Lion ni ese kese e pe Black Lion ni kia kia e pe Black Lion mo tun so be fun yin ta e ba ri Black Lion e pe kokon ninu awon media team wa fantastic IYP media team ni kia kia e pe YYP to ba wa ni barrack aye ke ru ba e tori mo mo pe won ba n sa ise iberu sin lara tin ta wa mo ni won ni won pe ko uniform ten wo won sa ise si kan to ko fun yin be ani mo so fun e lawaji won ba n sa ise si yin te ma ni iberu te ma ni igboya gba ti won ni ologun ni e to n beru ogun olo fe loja ogun olo fe loja ko si nkan to le gbe dani o ti baje bo ṣaaju oni ogbogberin anything dani irin dani gbogbo to ba gbe dani o ti dofo to ba ni iberu lara ko le sise but en to ni igboya lara gbogbo to ba mu dani ikogun ni bo gun okuta lasan o le fi pa anybody okuta iye pe o le fi pa yin so e ma je ke ru bayin but e ba ri to ba wa n bara ke kan ti won kan fe ma intimidate nitori yen o se ku o o yato sira won o e mo pe mu afura re nkan ti mi o ni fe se ni ijo si ana tolo onise tolo ran mi nipa igbese ton fe gbe nipa ilu sahel kan tolo ni ki gbe igbese e pe ka buru ma sele nbe mo de so fun won be pe wo emi fun ara mi mo ko rira ologun o to le gbo yen toro ologun lo pa ko mi but nkan to wa nbe ni pe nkan ti ara ilu be ba fe ko mu won oni ko si ante anybody le se sovereignty won na ona ni ta ba ni awon to wo aso kan awon fe dede ta la wo fe won dede ko kan mi bo gba se pe dede igba nkan ton fe ni o ya oni kaluku e ko wo bode olodun de se yanu fun mi ise to ran o je ko yori si rere so nkan to wa nbe ni e a je kokan yin bale ori ile wa ni IYP de ni yin eni eto si eni ase ni bi te wa yin ta ba re en to fe intimidate ese kese e pe the Black Lion be ba ri pe e pe kona media wa o ma dodo mi sha ni be lati leyin olorun se ta wa ti se ba ti jade e fokan bale e ma ba won se were o won pe yin e lo invade bi invasion ni o e laye an to ma ti die jade o e laye o gbogbo ta ba se leni tan ni lola o ni fe kon pa itan ori buruku de yin lori o tori bi te wa ku sore nbe o ku sanfa ni nbe e se fe gba ori ado olorun ni o ko ye yin dada